0: àwọn mọ̀ retí yín. Ọ̀fẹ́ kí n lè lálùyọ́, jẹ́ kí ó kìkì rẹ̀. Ọ̀dà nírọ̀lẹ́ ti tòní lórí ètò lágbo fàájì. Mo fẹ́ fi eléyìí, mo fẹ́ fi ṣe awareness fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́yinjú ẹ̀gẹ́ láàwùjọ ọmọ Yorùbá. Ṣùgbọ́n mo mọ̀ wípé ẹ dákun láìpẹ́ láì jìnà, ìmọ̀ kanlẹ̀kùn yín kókókó. Fún dáadáa ni o, kìí ṣe fún títa burú fún títa ayọ̀ ni o. Lórí ń ta àgbédá ní ta ti ń polongo ìyún lórí social media bí ẹnu ọjọ́ mẹ́ta sígbà tá a wà yìí. Ìkí nínú rẹ̀ tá a gbẹnuba náà ni wípé ìlọsíwájú àti ìdàgbàsókè ọ gbọ́dọ̀ dé bá wa. Ìyún ní entertainment industry nípínlẹ̀ Kano, pàápàá jùlọ láwùjọ àwọn olórin wa ní ìpínlẹ̀ yìí. Kéèyàn máa kọrin fógún ọdún, kéèyàn máa kọrin fún ọgbọ̀n ọdún. Kí ni ìlọsíwájú tó ti bá rú ẹni bẹ́ẹ̀? Gbogbo àwọn nǹkan tá a fẹ́ máa tan náwó rèé. Bẹ́ẹ̀ a sì ní lérò wípé ńgbà tó bá di oṣù kejìlá ọdún tá a wà yìí, gbogbo ọmọ Yorùbá níta gbangba wálíà, ká kóra wa jọ, ká wá bára wa dùn níbi tí gbogbo àwọn olórin wa. Yálà ọ̀nkọ Fuji, ọ̀nkọ Gospel, ọ̀nkọ Juju, ọ̀nkọ Islamic Song, tàbórí ìyówù tí wọ́n ń kọ tọ́ ọjọ́ ọmọ Yorùbá tó ń fèdè abínibí wa yìí kọrin. Afẹ́kọ̀ wa ṣokéèsì tálẹ́ǹtì ẹ máa bọ̀ wá síta gbangba. Wá fi ẹ̀bùn tọ́lọ́run ọba mi òkè fún ọ, wá fi hàn sí gbangba wálíà. Gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú ẹ̀gẹ́ àánú wa la nílò yín. Fún di eléyìí, mo ń fà kókò ìrọ gbogbo ọmọ Yorùbá pé bí n bá ti ń kanlẹ̀kùn yín kokoko fún lọsíwájú àti ìdàgbàsókè àwọn tó wà ní Music Entertainment nípínlẹ̀ Kano ni. Ọlọ́run ọba mi òkè yóò sì bá wa bùká pọn yín. Ẹ ò ní táwọ́ ná, torí pé ohun gbogbo lórí ọ̀rọ̀ tèmi lórí owó ni. Látorí WhatsApp, hello Mr. Akanni Adebayo, ẹ kú ètò Ọlọ́run yóò máa fún yín sọ. My regards to Balikee Ziriwamiri, Mr. Femi Johnson láti Dawanu. Ẹ kú ètò olóòtú, ẹ kú ọjọ́ mẹ́ta. Ọlọ́run ọba aláàánú, a máa fún yín ṣe o. Mure láti Naibawa, ṣẹ̀pẹ̀dẹ̀ rí ọ̀kan àwórí ọmọrin Fọlámi ọmọrin Fọláyagi. Látorí WhatsApp mi, sàlámù àlékún aláṣeyọrí wa. Welcome to the program. More success in your life, inshallah. May God continue to guide you and guide your way. Ahmed láti Kastina, brother mi, mure message ti yín náà. Látorí WhatsApp, mure message ti yín náà, tẹ́yìn náà kí mi wípé assalamu alaikum. Romo there, welcome to the program. Help me greet Yorùbá S footballer. Ẹ̀yin ti já sí ẹ ti mà wọ́n tọ́ wà nílé agbára yìí. Aske àfijù furniture tó di góró ń tún sè mú. Kò sọmọ náà tí ó jọsẹ̀ àgbà bọ́là. Triple A káàbọ̀ sórí ètò lágbo fàájì. Bákàrè Hafiz láti Pàṣẹkara. Mo rí mẹ́sẹ̀jì tí yín náà. Ẹ kú ètò ọmọọba wọn. More wisdom. Regards to the guys in the studio, especially Ganje. Ẹyọ Labash. Gbogbo ẹ̀yin olólùfẹ́, ọ̀rọ̀ táwọn àlejò wa tí wọ́n bá wa mú wá lórí ìkànnì yìí ni tájọ máa pẹ̀ kẹ́lò. Láàrin ìwọ̀nba péréte, eléyìí táfijọ́ máa pẹ̀ kẹ́lò ọ̀rọ̀ pẹ̀lú wọn. Ẹ jẹ́ kí n ṣí ọ̀gẹ̀dẹ̀ gbòǹgbòǹ lẹ́nu àwọn àlejò wa láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. Látọwọ́ ọ̀tún mi, ẹ bá ń dárúkọ yín àti Pọ̀tọ́ Ẹ̀dì Musa.
1: Ẹ kúrò lẹ́ gbogbo ilé. Orúkọ mi ni Bashir Yusuf Bọ́lákalẹ̀. Èmi ni balógun fún Yorùbá ex footballer tí gbogbo èèyàn mú táwọn olóyìnbó ń pè ní captain.
0: Balógun fún gbogbo àwọn Yorùbá ex footballer nípínlẹ̀ Kano. Alhaji Bashir, ohun wọn lẹ ti gbọ́ yìí, ẹ bá mi dákọ̀ yín sá.
2: Ẹ káàsán gbogbo ilé o. Orúkọ mi ni Taiwo Mohammed Hassan. Èmi ni PRO Yorùbá ex footballer.
0: Alukoro nìyẹn. Ọ̀gbẹ́ni Taiwo, àwọn ni alukoro fún ex Yorùbá footballer nípínlẹ̀ Kano. Afúnimọ̀ fi ṣeré gan, afúnimọ̀ béèrè pé bó lẹ ṣe ṣòwò àná. Gànjẹ́ ọkọ ìyá evangelist. Daddy Faith kékeré, orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti Pọ̀tọ́ Ẹ̀dì mú.
3: Ẹ kúrò lẹ gbogbo ilé. Orúkọ mi ni Adeniyi Ayọ̀dẹ́lẹ́, tí mo jẹ́ disciplinary committee chairman Yorùbá ex footballer.
0: Gànjẹ́ ni olùkóni níjànú nínú ẹgbẹ́ àwọn Yorùbá ex footballer. Ẹ wá jábẹ̀rẹ̀ pẹrẹwu nírọ̀lẹ́ ti tòní. Kí ni ń jẹ́ Yorùbá ex footballer?
1: Yoruba ex-footballer ni o wa fun gbogbo erin to ba ti gba ball ri abi to si ngba bo mo san mo fa won tan ba ti gba ball ri tan den wo pe ah mi kan fe lo joko ba yen na mo si fe mo gba so ko mo wa mo fe se ra ball le ko kan ben
4: e se won le jo wa eri pe yo do ni ro le to ni gbogbo kan si football on entertainment leleye o se ni laanu alaje ibashiru won gbe ni won bi odun melo kan seyin wi pe ka ti e lori ofe atanva ni lati ma muroyin wa fun yin nipa ere idaraya bolu alafese gba nile agbara ye sugbon owo yen goboy pupo omo yoruba ori ofe atanva ni ta ni lasiko ye e ja lo daada o gbe eyin to lo nbokun te ba ni interest ninu e awon to le sise yen be ni kale e kan kun won lowo ke ran won lowo ni Beba wogbogbo le arewa 19 northern states ipinle to dabi Kano si gbogbo awon yoku won tiraka ni awon na lasi wa lowo waju baba tun wa joko sipinle Kano bi ta waye ninu awon eleya meya ti won be ni ipinle Kano e ba lawon wo ni won rowo mu julo awa yo bayi na tun ni e ma wa ja dero eyin beba reya kan to lawon rowo mu ju wa lo iropata gba ni won pa o beba soro entertainment awa nbe beba soro theater awa nbe beba tun soro football
1: Ah, tun gbeyin. Kini to gbeyin wa sori eto ni pato ni role ti toni. Ah, to kale gbe wa pato le ni. Oni oni nkan ta npo ta de ti gbe jade ba gege bi omo tuntun. Ona ni nipa oro competition ti o ma nsele ni ilu Kano fun awon yoruba. Ona ni Odua Peace Cup Competition 2026. Adetimiri Cup.
4: Akuri e niyen.
1: Ben.
4: Odua ki le gbe?
1: Odua Peace Competition 2026.
4: Odua Peace Competition 2026. Opo lara ni kini to bi Odua Peace Competition kilo bi.
3: Ah, e kro le lekan si mo je so. Ah, on to bi Odua Competition ni wi pe repo omo Yoruba ni Lukanu la wa fe. So I dey work pe ko sibi ti a ti le come in ti awa yu ti le come in ju wi pe ta ba nwo gbogbo agbaye laye ki nkan ti e ma sele to ba tin gba ball repo ma nwa
4: good
3: so lo se mu wa wi pe a se wo pe to ka wa na gbe jade lati gba a tin gba but ti to te ma ya to gan
4: okay ni won bi melo te ti gba lo seyin lara awon esun ta won ipinle ti won fi kan yin ti o si won ni tabi sugbon ninu ni wipe e se lere wipe erin ba gbe ipo kini iyowo bayi ni ogba eni ba gbe ipo keje iyowo bayi ni ogba eni ba gbe ipo keta iyowo bayi ni ogba to si je pe nigbeyin igbeyin kini yan ko ki ri be mo kila mi dani loju wipe tote yi gbogbo awon ipinle to ba kopa inte ba ni yo to si won na ni ti o to si won PRO
5: awa we fi le da yin loju pe ida je tele yen egbe Yoruba esubola ko no ma nse
4: okay
5: awa mo fe le ni awon youth no ma nkora awon to ma nse gbogbo yen but te ba wo dada te ba ri ati bere le gan iyato ti wa nbe
4: ke lawon iyato to wa nbe
5: ko si publicity tele ko sele ri
4: a kan ri pe won bere ball
5: ko ma bere ni ko si pe a se publicity a se banner a tag ile a ko si gbogbo yen tele this is the first time ta ko bere eleyi eleyi gan tu foto se apere pe iya to wa nbe
4: okay se fin ye wa wi pe awon ton mo nipa ti fun te do ball alafesegba awon ni won gbe le idani to je pe in terms of officiating in terms of gbogbo to ye ki game ni patalari ninu re
5: mo fe fi eleyi da yin loju wi pe ta ba bere eleyi eyin go fun ra yin to ye rin gba yin le ma ba broadcast ya ni ran yin
4: ko si wahala fun gbogbo ipinle kokan to fe kopa ninu kini yabo ni ipinle ti oni kopa ki lawon ilana ti won gba lati kopa
1: awon ilana tan ma gba ni pe akoko ni pe o gboro kokoko je omo Yoruba iyen la kokoko
4: eni
1: ekeji ni pe o lawon gbon mi si omi o to gele be ti so to ma nfa ikun sinu bi pe kan ni eleyi e baba re Yoruba ni iya re Igbo ni yin kan to te yi ni pe iwo to ba fe gba fun ilu re yo je pe baba e ni omo ilu yen we are on le le mbo npe ni paternal so we are using paternal strategy
6: So iwo to ba ti
7: o gbodo je pe baba ni Yoruba ki se pe iya ni Yoruba
6: se pe iya ni Yoruba so to ba je pe baba e ni Yoruba baba e ni omo Osogbo to je Osun so
7: to wa fe Igbo tabo fe Hausa tabo fe Igbira
6: o le gba fun Osun amo to ba je pe mama e ni omo Osogbo ti baba e wa je omo Enugun o lanfani ati play ninu competition ta fe gba lote yi
7: all right
6: lati mo fi fa wa la kankan
7: all right Baba wan soro nipa bawo alafesegba yi gbogbo awon ti mo ba ni lowo si ti fi mo dun ti gbogbo fi mo kan si nje gbogbo won lowo si nje ti dodo won
3: ati dodo won
7: tani atale ti dodo re
3: akoko nbe akoko dupe lowo honorable seyi olorun honorable seyi olorun ni sola honorable seyi olorun ni sola okan lomo Yoruba Kano a dupe lo won nitori pe
7: ba wa ti dupe lo weyan kini ipa ti won ko
3: ipa ti won ko ni wi pe bi a se fe gba competition yi erongba ti wa ni pe o se ma di otun to nbo ka to gba
7: okay
3: bo pelu iyanda ti won pelu bi won se coming lo fi je ki a fe gba bayi
7: okay
3: wa dupe lo won
7: ta to fe dupe lo we ta wo pe o ti fa koyo
3: a ma dupe lo wo oba Yoruba Kano
7: kini ipa to ba Yoruba ti ko
3: nitori pe awon ni igba ti oro egbe wa yi oni bo se je so awon ni a lo ba